0: gẹ́gẹ́ bí àgbàlagbà bàbá gun kẹ́tẹ́kẹ́tẹ́ ọmọ rẹ̀ ń tẹ̀lé lọ. Bí wọ́n ṣe rìn síwájú díẹ̀ wọ́n pàdé Ádámọ̀ ẹ̀dá ọmọ aráyé. Ọmọ aráyé ní áù.
1: Bàbá àgbàlagbà ọmọ rẹ̀ ń rìn nílẹ̀ ìwọ́ gun kẹ́tẹ́kẹ́tẹ́.
0: Bàbá